ẹkùnwọkọ fáráwọ tí gbìnìtì gbìnà wọ́n máa ṣe ẹgbẹ́ gbangba gbangba gbangba gbangba.